wọn ọtún ọmọ ìsì ọ̀nà kàmẹ́ ifá tọ́tù àmukùnú ní wàá tọ́ àmukùnú pẹ́ ẹ̀ ẹ̀ abẹ́gà ń jẹ́ níbi àná ìyẹn àzì kòtòkú ẹ̀bí ẹ̀ ìyẹn kàní ẹ̀bí ẹ̀ ìyẹn wọn pílà ẹ̀bí ẹ̀ ìyẹn manu ẹ̀ agas ẹ̀wùkú ẹ̀hún yà mẹ́ ẹ̀bí ẹ̀ sọ́mọ náà tọ́ àdúgbò náà ṣí o tí wọ́n ká sí bu ìwà nànà yẹ wà dán lẹ́yìn ètò àfihàn thank you very much so as I was saying from the 24th to the 28th of this month it has started already children aged between 17 and below yes 17 and below can benefit from a comprehensive eye care package